0: Wa alaikumu salam tu labarkatu.
1: Mami Rahima ló ń pè láti
0: Ladani. Ya Rahima láti?
1: Ladani.
0: Ladani, mashallah, mashallah.
1: Ẹ̀rọ
0: Adupe, Adupe.
1: Adupe.
0: Ami, ami.
1: Mo ní ẹni tí wọ́n máa fi àwọn títà àwọn olùkọ́ ọmọ gbowó tó pọ̀.
0: A ní kí ni? Bẹ́ẹ̀ ni, a ní ká máa sanwó tó dáa fáwọn olùkọ́.
1: Òdodo ọ̀rọ̀ ni àfa.
0: Ẹ ṣeun.
1: Àwọn òbí wa. Àwọn náà náà contribute especially àwọn àfa.
0: Àwọn àfa.
1: Àwọn àfa tó ń kọ́ àwọn ọmọ ń ké wa wá Yorùbá ò ràn wọ́n lọ́wọ́ rárá.
0: Àràn wọ́n lọ́wọ́. Àràn wọ́n lọ́wọ́.
1: Ó léke ó kéré.
0: Ó kéré.
1: Àwọn
0: òbí ò tún ní san. Ẹ ṣeun. Nílé ìwé. Ilé kéhun. Tọ̀. Bẹ́ẹ̀ pé wọ́n PTA wọn ò ní wá. Pé ọmọ àwọn látijọ́ yìí o. Pé ọba wo lọmọ tiwo ò se lele competition kó win ni wálé. Èló lọ ń san fáàfá. Bó lọ ti rí sáàfá. Alájọba kan ni nígbà táwa wà ń kékèké àwọn bàbá wa lé lọ́dọ̀ wa tá ń kọ́ ọmọ ń kéwú. Àwọn òbí àwọn ọmọ wọ̀nyẹn ṣe tó bá dàsìkò tí wọ́n àvẹ́sì oko àgbàdo ni ọkà ni wọ́n wàá rù wá lé wa pé àwọn wá fàáfà. Ẹ dákun irú ọmọ bẹ́ẹ̀ múnú àfá dùn. Bó ni ò ṣe ọmọ òun sì ní lálùbáríkà. Ẹ dákun jẹ́ ọmọ ẹja jára, ẹja jára. Ọlọ́run ó jára gbogbo wa. Ọlágbára ọlọ́gọ rẹ̀. Ajá kan ni àníkà tó ń rán àwọn èèyàn létí lérí àwọn ètò tí ń bẹ lọ́wọ́ wa nípa wọn mọ́ra wa. Ṣáàláhùn gẹ́gẹ́bà ti sọ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àlọ́lé àdáríláyà àtàláfíà. Gbogbo ń tá a fẹ́ la rí ṣe nírọ̀rùn táwọn èèyàn sì ń dúpẹ́ wàláì. Ìwọ náà wá sí tiẹ̀ náà, ìwọ náà wá bá wa lọ kò dúpẹ́. Ìwọ náà wá bá wa lọ kò dúpẹ́. October mẹ́mbẹ̀ ti November mẹ́mbẹ̀ ti December mẹ́mbẹ̀ sáti chúùsù oṣù tó bá wọ̀n ẹ̀ á dẹ̀ fọ́ ní déètì pé ìgbà báyìí. Máa san díẹ̀ díẹ̀ mo rọ̀ bẹ́ gbọ́ mi báyìí. Ramadan náà ń bẹ lọ́nà. Hajj náà tún ń bẹ lọ́nà tá a sọ fún wa pé ni gbogbo ẹni tó fẹ́ lọ Hajj. In fact slọ́ọ̀tì tẹ̀ ti fẹ́ ó tẹ̀ ti ká ló ti tánlẹ̀ gan ni. Slọ́ọ̀tì tánlẹ̀ ni ẹni tó rí slọ́ọ̀tì nísìnyí yóò mọ irú wàhálà tó ń ṣe nítorí pé èrò pọ̀ ju slọ́ọ̀tì tí wọ́n fún Nàìjíríà lọ. Abiolúwa wa gbogbo àwa ta ni lẹ́mìí bẹ́ẹ̀ tọ́lọ́hun ti bọ̀ ọ́ lásì ọlọ́run bò wà náà lásì ọ̀là rọ̀sọ̀lọ̀ kẹrí. A sì tọrọ gbogbo ààyè náà gbogbo àwọn ààyè ààyè ọlọ́run mọ́sá fi aláyàbalẹ̀ ń bẹ̀ fi aláyàbalẹ̀ ní Nàìjíríà fi aláyàbalẹ̀ ní àgbáńlá ayé náà ọlọ́run mọ́sá fi aláyàbalẹ̀ káàkiri ọlọ́run alukur'an alkarim ọlọ́run alakọta ilẹ̀ abẹ́là. Bákan náà lérí ọ̀rọ̀ ilẹ̀ wa yóò náà wọ́n ń lọ o gẹ́gẹ́ bí alájà kan ní ti máa ń sọ yóò padà dùnyàn lọ́la ọlọ́run mọ́jà kábà máa burú wípé ìjọ tẹ́gbẹ́ mi ń ṣe báyìí kí lèmi ń ṣe fàájì ni wọ́n ń ṣe. Ebo ti lo mu kiri ayi bẹ kọ ebo mi lo nko kiri ayi bẹ kọ ebi party lo organize kakiri unnecessary thing lo n se fun aye ara rẹ lo club ni aso orisirisi wọn ba ti pe ọ se leyin afi kama ti kódà bẹ́ẹ̀ lomi ò bá tún faṣọ lọ yóò sì máa bàjá ya ẹsẹ wá sí nǹkan bá tẹ̀ ní faṣọ bó ṣe wẹ́lẹ̀ wọn tó ara alájà kan ni yìí tó ṣe kalẹ̀ fọ́ láàrẹ kódà bí ò bá wúlò fún yóò wúlò fún ọmọ rẹ wọn ni bàbá wa náà fi nǹkan lẹ ìyá wa náà fi nǹkan lẹ kàràǹkà ṣe pè fún àdúrà náà màá ṣe o tọrọ ọpọlọpọ òbí mi lọmọ ń gbèrè ṣe pè lọla ipe ni a mọ bàbá wa kówó ń bẹ lọwọ rẹ ń gbà kan kò wá rí nǹkan kan ṣe kalẹ̀ fún wa bẹ́ẹ̀ yẹn a bá rí obì ò jẹ́ ọtí ò jẹ́ pàtí ò jẹ́ ìbá ti máa wínu ni àmọ́ tó bá rí nǹkan kan tó wọ́n náà fi dógò kalẹ̀ gẹ́gẹ́ bí ilẹ̀ ló ti aláwọ̀ kọ́ ọlọ́run ló mọ tilẹ̀ ti sọ àwọn yẹn dánú ayé lọ́la wọn fa àbí bẹ́ẹ̀ kọ́ ìmọ̀sán kanjo ni ìjọ tá a ra lẹ̀ náà gbogbo ń tá a ra kò ju 1.3 million lọ àbí 1 million ọlọ́run ló mọ iye tán fi ń lọ wa nísìn ẹ gbọ́n mi báyìí nísìn kí ẹ máa tú àṣírí aláṣírí. So ni pé bá a bá rọ́jú tá a ṣe èrè ọ̀la wa ni alájà kan ní sọ fún kò ní ìrìn kò kèé ṣe dóòlè ni pé kò kọ̀ ta ló fẹ́ lọ lè gbẹ́yìn igbó àbí bẹ́ẹ̀ kọ́ ó lè pẹ́ kó tó a má ọtí ọ tí wọn ó rẹrin lọla ní ẹrin tààrà pé hàrà ń bá mọ ní jọ́nà lọ́hùn bá tó rà sí. So ẹ pè wá a sì sọ fún yín dìde tó bá wa a máa ẹdákun ẹ̀jẹ̀ máa àwọn kan ń pè wá àwọ ta wà yìí jíà o wípé one quarter àwọ yìí jíà one quarter eléyìí ti gọọmenti ni standard 50 by 50. I bet the government, you know. 75 by 50.
2: What's
0: the new way? 100 by 100. Tell me your ballet. What about what we see? Quite a lot of things buying, sorry. Any cany nipanaso. A boy by Nissi. Lona Jabba alone. Eh? To take penny, you know, standard in
2: it.
0: O Sidada. A boy by Nissi. Colonel Sanoa. To.
2: ربنا في الدنيا حسنة
3: آمين
2: وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون
3: وسلام على المرسلين والحمد لله رب العالمين
4: gbogbo ẹgbẹ́ mi ló ti dàlájì tí wọ́n sì ti rán ìyàwó wọn lọ ó kúkú wù mí láti ṣiṣẹ́ Hajj bẹ́ẹ̀ owó ni kò sí ọ̀rẹ́ wa àǹfààní ń bẹ fún san díẹ̀díẹ̀ ilé-iṣẹ́ kan àròtọ̀ Anur Travel and Tours wọ́n ń kọ́ ní lọ fúnṣẹ́ Hajj àti Umura o tó sì ṣiṣẹ́ rẹ láṣẹ pé tó bá jẹ́ bẹ́ẹ̀ kí ni ìgbésẹ̀ tí mo ní láti gbé kẹ́mi náà lè di àlájì tí ìyàwó mi ó sì di àlájà wo yàtọ̀ fún iṣẹ́ Hajj ilé-iṣẹ́ Anur Travel and Tours tó ń ta ilẹ̀ eléyìí tí ìjọba fi òǹtẹ̀ jàn nípínlẹ̀ Kano o le pe won sori ero ibanisoro 0806 977 4447